ẹ̀jẹ̀ kó lọ bẹ́ wọ́n fẹ́ mọ̀ bí mo ṣe jẹ́ ọmọ ìyá mi ló dé bẹ́ ẹ sọ fún kó sọ sí bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ ní kò lọ ti rówó ná iṣẹ́ kékeré owó ńláńlá.

láti kàn mẹ lókè tó ju gbogbo wa lọ. Ojú olúwa wò ẹ́ o kéréré. Ẹni tó dá wa tí ò gbowó. Ẹni tó dá wa tí ò gbọ́ bí owó.

0: jọwọ dákun ṣe máa tọ mí sílẹ. Ìwọ ni mo fẹ́ ní gbogbo ayé mi
1: ṣùgbọ́n.
0: Ìwọ kọ́ fẹ́ ní ojọ́wọ́ dákun ṣe máa tọ̀ mí sílẹ̀.